jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kutukutu lónìí ọjọ́ ìṣẹ́gun òní yìí lọ́jọ́ Tuesday ẹ jẹ́ ń lanú lẹ́kí tó kíyín lẹ́ẹ̀kan sí bí mo ṣe kíyín lánàá pé happy new month a ṣẹ̀ṣẹ̀ mú ọjọ́ kejì nínú oṣù ẹlẹ́ẹ̀kẹfà ni ọdún 2026 àwẹ̀ wá di méjì lónìí mi ní tán ọjọ́ ẹ̀yin olùfẹ́ bá a ṣe jọ ń gbá àwẹ̀ ìṣà ó di dandan kí nǹkan da oṣù tẹ wọnú ẹ ni wọ́n ń pè ní oṣù kẹfà oṣù ìfà oṣù tó fa eré mọ́ra but oṣù kẹfà wà symbolic kì í wá ṣe yẹn nìkan oṣù tẹ wọnú ẹ ìmọ́mi àti dádì ẹ dìde ńlẹ̀ ẹ máa bọ̀ níbi pẹpẹ oṣù agbára ni ẹnìkan ní kí ni wọ́n ń pè ní pẹpẹ ibi tá a yà sọ́tọ̀ àárọ̀ láàárọ̀ báyìí la mọ́ ní àǹfààní sí ibi tá a yà sọ́tọ̀ tá a mọ́ ń dọ̀bálẹ̀ tá a ti mọ́ kí ọlọ́run ibi tó ti mọ́ kí jésù olùgbàlà rẹ mo sọ̀tàn tó gbèrú fún yín tá a fi mú pẹpẹ lọ́kùnkúndùn so gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá síbi pẹpẹ kan wo bìkan nu yàrá ẹ tí ò ní jórí bẹ́ẹ̀dì kò sì nílò kó o gbá agbóbẹ̀ kò nílò kó o gbé nǹkan kankan mú bìkan ibí ni màá fi ṣe bí àdúà ibí ni màá mọ dọ̀bálẹ̀ tí màá ti mọ kí bàbá mi ológo àjọbọ ipá nínú ipá àti àṣẹ nínú àṣẹ wọn ò bó ti fojú sáìtì bìkan àwọn kan ti ní pẹpẹ àwọn èèyàn ní pẹpẹ o so ibi pẹpẹ yẹn ni ẹ wá dọ̀bálẹ̀ sí ewọ ni ojú kì í ti pẹpẹ kò wá síbí wọ tó ní pẹpẹ bójú ṣe lè tì ọ ewọ ni ojú ò ní tì ọ lóṣù kì í ṣe lóṣù nìkan nínú ọdún yìí kì í ṣe nínú ọdún yìí nìkan ní gbogbo ọjọ́ ayé rẹ ẹkẹ ojú ò ní tì mí ẹ má bọ̀ níbi pẹpẹ ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ àwẹ̀ wá di méjì lónìí báyìí kí n tó bọ́ sórí Facebook YouTube àti TikTok à ń gbára àdì fún 77 abàmì ètò yàtọ̀ gédégédé sí gbogbo ìta tí ń ṣe tẹ́lẹ̀ ẹ má bọ̀ níbi pẹpẹ ẹ já wá dọ̀bálẹ̀ ká kúnlẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ iná gborí ilé fẹjú mọ́mì ṣe ti kúnlẹ̀ dádì ṣe ti dọ̀bálẹ̀ ẹ já máa juwọ́ sí ká máa kí pé o ṣe ọba ènìyàn ọba àwọn áńgẹ́lì má sọ̀rọ̀ nípa áńgẹ́lì láàárọ̀ yìí because kò sí bó ṣe jánà tá à ní bí áńgẹ́lì lọ́wọ́ ẹ kí pé bàbá mo mà dúpẹ́ ẹnjìníà a lè fògo ẹ̀fẹ́ lòmíì ẹnìkan ní kí ló dé tẹ mọ́mọ́ gbórin yẹn sókè ta wá la lè fògo ẹ̀ fún ọba mi ológo àjọbọ so ní gbogbo bí ẹ bá wà mọ tasẹ̀ bó ṣe dọ̀bálẹ̀ bó ṣe kúnlẹ̀ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àwa ò lè fògo ẹ̀fẹ́ lòmíì orí wọn ò gbèsà.